0: Sẹ́yìn èyá kọ́ ọ̀yàn mi ń dẹ̀ mọ̀ ẹ́ ìfàtà ìwà wẹ́ inú. Sọpá ni a máa mú sí ẹ́ ní ìyẹn mú nẹ́kẹ́ júmọ́ ẹ́ òtìkẹ́ ìbòbò lẹ́kùn ẹ́ ìṣọ́ àgbòbò yọ́lẹ́kẹ́ ó ní sẹ́sẹ́fọ́ ẹ̀ jàn àkótó jàn ìsànà àfúrúwá ẹ́ yẹ́ èyí wá kángànú léyànnú ọ̀kìrìkẹ́ amànìyàn fẹ́nu bíngà bí kan jésù ìhùn dẹ̀ méjì ná ìyá kanga ń san bẹ́ẹ̀lì ẹ̀ àgùà mẹ́ ọ̀fẹ́ nẹ́kẹ́ dédé mọ̀ fákọ̀ ẹ̀yìnrún ìwádìí ẹ̀jùmọ̀ ń ṣe sẹ́sẹ́fọ́ ẹ̀ jàn ìfúrúwárí ẹ̀nu. Jàn sọ ọtíbọ̀ ebùsùákùnà kan ìhùn dẹ̀ ọ̀sọ̀ ní sàbíẹ́ mi wọ́n jàn gà mọ́ ẹ ọ̀sù jésù sù ìkùngbani ọkẹ̀rẹ̀ ìfúrúwárí sẹ́nàbíyẹ mi wọ́n jàn òfurọ̀ sẹ́ngẹ́ ìngọ́ tí iná lórí ẹ̀ máa yìí yóò lè dẹ́ bá ńgá mọ́ ẹ ọ̀gbẹ́kẹ̀rẹ́ bí máa yẹ kànzẹ̀ jàn kòtò yọ̀kẹ̀rẹ́ rí ó kànzẹ̀ jàn ńgọ́ fi kẹ̀yìnsì mọ́ yọ̀kẹ̀rẹ́ rí ó yàmi ẹ̀ńdẹ́ yóò tì iná lórí ọ̀ máa tí ìsàmù kẹ́ ìdán kò ju ìfà èyí yáwùrán àsúríkè nẹ́kẹ́ ìyáfẹ́ ìbòbò lẹ́nu jean fúruwá ìbòbò lẹ́nu ìfà kọ ìyún ọ̀sẹ̀ kẹ́ ìdẹ́tẹ̀rẹ̀ kíríkírí ìmákùn mọ̀fà gíran ìmá bú ọ̀nìmọ̀kẹ́ ọ̀tíwọ̀ ìṣe èsùkóònù ètì. Jean fúruwá ń ṣe kẹ́ ìbòbò lẹ́nu ìjọlẹ̀ ń wọlé ìjọlẹ̀ ọ̀níyàmí ọ̀wọlẹ̀ ìjọlẹ̀ ọtíyàmí ẹ̀ ìbòbò lẹ́nu ọ̀níyàmí ọ̀wọlẹ̀ ìyọ́ ìlídìkẹ́ kúrá yẹ sọtìmẹtì nìkẹ fi wàyí mọ inú ẹngùn wọ yẹ ngùn ọtí sinamu bí pàjálẹ pàjálẹ ọpàjà òsì nu sanga òsì pàkúrẹ mẹnu. Bíọ́kú ọba rí yàmi ẹ yọ súnmẹ nìyọ ìdùmọ̀ yọ lè ṣàn ọba rí lálòfò ẹ dirẹ ọba rí kẹ ọ dí pàjálẹ ìlàlòfò ẹ mọ ìdùmọ̀ nù sànkúrà pẹ̀bù iná rẹ náà ìbọ̀bọ̀ yọ ti pàjálẹ nìyọ ilé ẹyin ọba rí kẹ ọ dí pàjálẹ yín lálòfò ẹ ìjọlẹ yín yọ ti pàjálẹ pàníọ ọba rí mẹnu ọwọ àpàjálẹ sàn kúrà bẹyìn ọwọ mẹnu la yọ èrì mẹniọ sàngẹ mẹwàá sí mẹ ọba rí ìbọ̀bọ̀ ìrìkà sàngẹ ìfọ̀ẹ́mù bàṣọ mẹnu bẹ́ńgà kùsù bọ́ọ̀bẹ sọ̀rí nù wọ́n bẹ bu iná rẹ yín wọ́n máa níbi àtìkẹ́ bẹ kàkí yàmi máa mú bẹ sọfọ ẹmu náà sàn yọ fari àkùnà kẹ ọwọ bọ náà mo jà yọ máa ní bẹ ngùn ni ọ sànkẹ yàmi bọbọ yọ wúri bẹ ọ ìjọlẹ ọ kàkiri sàn yọ àtàrà ni ìyá fi yẹn ẹun ní yàmi kékeré bọ sí ọfàmẹ ní àfin ọtí bàkúngbà ọtí mú ayé oníná rẹ ń gùnmí jean ọdìrí lálòfò ẹ ọpọnsẹríkẹ bíangamọ nkẹni ń dẹ yọlẹǹgà nsẹríkẹ sàngamọ ọhùnmí sìn ọṣùbà ọdùnmọ àmìyínú àfin inú mọ bẹni àwùmọ mi ìkùsùmọ ọhùnlẹ nìyẹn pàápàá mọ ọhùn ìsanú ìkọkúrá ẹyìn àníbíyẹ mú ayé ọwọ kárí mú ayé sú àfin moïse ọmọ nìyẹn mìíràn jésù kristi kùsù ọmọ nìyẹn mú ayé ọ̀nìyàn àwọn rẹ sàn fi ọ̀nìyàn ń mọ̀ sí ẹni bánkúngbà bọ́n mọ̀ tàn sí ẹ yọ ọ̀yìlì ìngúrò ọ̀fà kiriri yọ sí ẹni ní ẹmu ǹdẹ̀ngà ọtí ǹdẹ̀ wẹ́yìn sẹ̀ngẹ̀ bẹ́lẹ́bìyẹn nú ẹ̀hún ẹ̀wúrẹ́ pa jésùfẹ́ jean ǹdẹ̀ káyífà ìfúrúwá yín bíngà mọ ẹ bẹ sí kankan mọ bẹ fàyàn mi ìfúrúwá dànga òfurẹ bíbùrù sani ẹyin ọkọ kẹ bíbùrù ìbòbò rẹ lọ ọni jean ìrí ẹ kò sí ìbòbò rẹ bí kọ ríkà rẹ. Yẹ jean ìfúrúwá ń ṣe kẹ ìbòbò lẹnu ìjọlẹ ń wọlé ìjọlẹ wò ni òfurẹ ìjọlẹ ni ọ ìjọlẹ yín ọtí ká nàngà máa bọbọ yọlẹkẹ bíbùrù nù bẹ ṣe kẹ yàmi ẹ inú ànú dẹkùngbà yọfà borí mẹniọ yen kwe bi kwa fa fle yi kun san ijole ijole mane ke ka be se ke nyamie boli san ke bobosa bi kwa fa sun san se ke yo itio mani e ijole ni ijole o fada ke ijole so nyu yi na nori e ko fi anangama mo fa mani e bi en me kusuma yi fa mama anangama Sengo ju blemye e kia e jole son. E bli. E ki se fa. Yoli ke ou ni. I jole ni na ou len. Be kori ka ou le. Senge e li e fa i jole ni ato. E fa i jole ni bre. Ogma mama amye. I jole ni ou le. I jole ni ou ni nyamye be ou le. Dike kurang ou ni nyamye be ou. Otima bre dike. Otima ato dike. Ma yi jole yon yi nan wle su. Kangalen se yi. Ndetri kwen man sanu ke. Dike fi wa yi man yi. Se yi jole yon male. Dike kwa mwen. Nyam yeme ni wati mwa wle. Ofi yi jole yon. Dike kwa ti yi jole yon. Yi san wan. Dike. Ma yi jole so mwa yon nan gama yi jole. E ni aswe fa yi jole. E yi jole mwa yu kan vule. Moyo yeyele moyo akunjue no moyo sanza no moyo amuwa no moyo tete ijole ijole mbali ko paja menu ngama enwe ore ewusa ma krifo ekri yo ti paja leni o ijole mbala lo fwe dide sranku modi sranku la lo fwe o fara ko unrike o si sanga mo Sran son yu li, na wa ngunu, la lo fwe wa di. Jan wan bali, bagyalen, yi la lo fwe di de. E kusuma nan ke fwe yon ke, krisi fwe, yon wakre ke, yon wan be fwe ke, ye ti yi la lo fwe di fwe. Se la lo fwe yon wadi mande nou nan wren, oti makpa. Ye se yon wan eti krisi fwe yon, Ma yu pa jale mamu. Ma yu I jole mamu. Ma yu nan ule su mamu. Ma yu kurule mamu. Ma yu yakichele mamu. Ma yu anvwe sifwe mamu. Kwa kwa son alemu. Yole ndenga mwa etibien. La lo fwe di luwanu. I rafa ika ngaleni. I fakwa inyunu. Kwa ana yawa inyunu. Isre anyamuke. Bema yi gweku. Na ifa ika ngale. Ifa sume buiku.
1: Jésus, il est content pour l'ignorant.